0: lẹ.
1: Tẹ̀mi wáyé bò.
2: Tàbí ìjẹ́ kéré. Ṣèyí lọ́dẹ mọ́ ni rẹ́gbẹ́dẹ́.
0: Ó ti ní sẹ́sẹ́ méjì ìṣẹ̀bẹ̀lẹ̀.
2: Olololololo.